0: tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye.
1: 89.3 FM, your preferred wholesome radio. Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.

àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run. Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn òru dé ń fi mọ̀. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún òrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.

0: ẹ kú ojúmọ́ ní gbogbo bí táfẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ yìí.
1: Àmì ẹ̀gbẹ́ra nílẹ̀ iṣẹ́ ti yá, ojúmọ́ ti mọ ọ̀rẹ́.
0: Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́.
1: Àmì ẹ̀gbọ́nra jìgì kátúra mú òní.
0: Ojúmọ́ aláyọ̀ ló tún mọ yín lónìí.
1: Iṣẹ́ ọwọ́ alákọ̀wé gbogbo ẹni tó.
0: Lónìí ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún
1: 2026.
0: Òní ni ọjọ́ tí Olúwa ti dá ká máa yọ̀ kínú wa kó sì máa dùn nínú rẹ̀.
1: Òwúrọ̀ ọlọ́jọ́ ẹ rí máa.
0: Lórúkọ ọ̀gá àgbà pátápátá tán jíjẹ́ olùdásílẹ̀ West Radio 89.3 FM Evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ gíwá ìkànnì Ayọ̀ Emmanuel Ojo. Àti lórúkọ amojú ẹ̀rọ fún tààrọ̀ yìí Henry Osagie. Lèmi ọmọ yín fi ń kiyín kábọ̀ sórí ètò yín, ètò wa ṣe ìbẹ̀rẹ̀ ọjọ́. Ìkànnì kànga gbọ́mágbẹ̀rẹ̀ tó kún fomi ọgbọ́n ìmọ̀ àti òye. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo ẹbí tá a kalẹ̀ sí. Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bí.
2: Òwúrọ̀ ọlọ́jọ́ ẹni máa rire o, ẹni máa rire o.
0: Àní lónìí ẹ ò rí ire Ọlọ́run.
2: Má ṣe bá òwúrọ̀.
0: Bójúmọ́ ṣe mọ́ ojú máa yọ yín mọ́ lónìí.
1: One more time.
2: Òwúrọ̀ ọlọ́jọ́ ẹni máa rire o, ẹni máa rire o. Má ṣe bá.
0: Ojúmọ́ ire ló mọ yín lá.

gbogbo ẹyin ìdílé tí ọrọ ikan patapata ẹ má mi kan ọmọ yin yóò dé bá yin láyò àti àlàáfíà ọlọrun ìlágbára láti ṣe ohun gbogbo

0: Ẹjẹ́ ń fàkókò kí àwọn tó support mi lórí recharge card àti àwọn ètò tá a fẹ́ ṣe ní ìrọ̀lẹ́ lórí pẹpẹ yìí tí mo fẹ́ tẹ́ fún Ọlọ́run ní aago mẹ́ta ìrọ̀lẹ́ yìí. Mo kí Honorable Olúwa ṣe èyí Amosun, God bless you Honorable. Mo kí Mr. Adeniyi, Mr. Adeniyi Ifelodun, Adenet Venture, God bless you my brother.
1: Ẹ̀mí àwọn wòlí ilé wá ṣe bí ọba, mo fẹ́ rí bàbá.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Mr. Olúwa Tosin Michael láti ìlú Èkó, God bless you.

mama yẹn mo fẹ ko pàṣẹ láàárọ yìí. Oníṣẹ́ ara lọ́lọ́rin kò sí tí ò lè ṣe.

0: gbogbo ẹni tẹ ti bèrè láàárọ̀ yìí gbogbo ẹni tẹ ti sọ ẹ̀dùn ọkàn yín fún ọlọ́run lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ láàárọ̀ yìí lórúkọ jésù ọwọ́ àánú ọlọ́run ó kan ayé yín gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ ọwọ́ ìwòsàn ọlọ́run ó kan ayé yín láàárọ̀ yìí ẹ jẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí ẹ má gbàgbé ní aago mẹ́ta mo fẹ́ tẹ́ pẹpẹ ẹ̀yìn kan fún ọlọ́run láti fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore rẹ̀ lórí ayé mi fún àánú rẹ̀ ẹ̀yin ẹ̀ṣẹ́ Facebook lẹ ti máa wò ẹ máa rí Afolabi Sunday Hosanna ẹ kọ́ sílẹ̀ ẹ bá mi like ẹ follow ẹ kẹ comment máa tún ṣe àwọn ènìyàn díẹ̀ lórí Facebook láì ní ìrọ̀lẹ́ láti fi pín recharge card ẹ ṣe àkọsílẹ̀ Afolabi Sunday Hosanna ẹ comment kẹ ṣí à program yẹn ní aago mẹ́ta ní ìrọ̀lẹ́ yìí mo fi ilé ìfẹ́ olúwa àti àlàáfíà olódùmarè lọ́wọ́ títí ọjọ́ mẹ́jọ tá ó pàdé lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ ó dàbọ̀.
1: Bàbá oníṣẹ́ ara. Bàbá oníṣẹ́ ìyá. Bàbá.
2: Nǹkan wọn ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kànga agbẹ́magbẹ́.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
4: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ ń tẹ̀lé ni.
5: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́.
6: Lọ́jọ́ ọjọ́ Mọ́ndé ọba mi ògbẹ́ni ní kẹ̀kẹ́rù ọba oníkà lónìí kí sọ fún pé ire rẹ̀ máa dé o. Ọba mi àràgbà yamuyamu nínú ìkẹ́lẹ́. Olúwo kọ́kọ́ àjà wọn kọ́kọ́ ajíwọ́ kọ́kọ́ mẹ́rin bì. Àràsáàsì wèrèjẹ bí ọba kò sọ ni. Olódùmarè ọba mi àtọ̀rọ̀ kàtàkàtàkàtà. Ọ̀sẹ̀ tuntun láwọ̀ yẹ wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ ọba tí ń gba ni tí ń ra ní padà lọ́wọ́ ìṣẹ́. Ẹ pariwo go go go go go go go. Aṣọ fọ́nkẹ́ yẹ mẹ́rẹ̀ bàbá alábìyàmọ́ ni mò ń jẹ́. Lọ́sẹ̀ yọ ọrẹ tó ṣòro gbàgbọ́ yá gbàánú lé yẹn. O máa gbọ́ nǹkan nínú pàdé àwọn mọ̀lẹ́bí. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo ènìyàn pé kí ló fẹ́ múlẹ̀ fún ìnáwó tó ń bọ̀. Ni olórí ẹbí wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Àkọ́bí pé kí ló fẹ́ múlẹ̀. Kí Àkọ́bí tó sọ̀rọ̀ ni àbúrò ti tètè sọ̀rọ̀ síwájú rẹ̀. Àbúrò ni ẹ má jẹ́ kí ẹ̀gbọ́n mi ó sọ̀rọ̀. Ó ní gbogbo owó tí ẹ̀gbọ́n mi bá fẹ́ dá jẹ́ ń dá. Àbúrò ti mọ̀ wípé tí Àkọ́bí yẹn bá sọ̀rọ̀. A fẹ́ máa fi àwọ̀ wípa ìpàdé yẹn sẹ́yìn ni. Ọ̀rọ̀ àwọn ẹni wájú ló gbé mi dé àyín lẹ́yìn. Anikẹ́ni tó bá ń jẹ́ ẹni wájú kó di orí ara rẹ̀ mú. Sọ pé mi ò kí ń ṣe ẹni ẹ̀yìn. Nílé bàbá. Nílé ìyá. Ládùúgbò. Nílé àná. Nílé ọkọ. Níbi iṣẹ́. Nílé ìwé. Ẹni tó ń gbọ́ mi àní ẹni wájú ni ọ. Orí ló máa jẹ. Ó ní dìrù. Olúwa lọ́lùṣọ́ àgùntàn wa àwọn kì yóò di aláìní tọmọtọmọ. A máa dùbúlẹ̀ ní pápá ọkọ̀ tútù lọ́sẹ̀ yìí o. A sì máa rìn nípa ọ̀nà òdodo. Ìrí àti anú ni ó máa tọ̀ wá lẹ́yìn lọ́sẹ̀ yìí o. Jeremiah chapter 1 verse 7. Oko tí ọjọ́ orí rẹ̀ lè jẹ́ lọ́sẹ̀ yìí wà á dẹni ìbùkún. Ẹsẹ̀ kẹwàá olúwa yóò fi ọṣẹ olórí ni gbogbo. Orílẹ̀-èdè yóò sì ọ́ tọmọtọmọ. Báyì lolúwa wí ògo ìtẹ̀lẹ́ rẹ yóò bù jáde lọ́sẹ̀ yìí. Ògo ọmọ rẹ ò ní dojú kejì ògo. Jeremiah chapter 1 verse 5. Ọba tó mọ̀ ká tó dá ọ láti inú ìyá rẹ yóò rẹ̀ lọ́wọ́ lọ́sẹ̀ yìí. Ẹsẹ̀ kẹfà ó mọ̀ ṣe ó mọ̀ ṣe ó dọ̀lọ́la ó dọ̀lọ́la. À ń fi ọrọ̀ orílẹ̀-èdè kẹ́ ọ lọ́sẹ̀ yìí tọmọtọmọ. Jeremiah jọlá Ọlọ́run wà jọlá Jésù lọ́sẹ̀ yìí. Àìsàn ya jọlá Jésù wọn náà jọlá Ọlọ́run. Ogun tó daṣọ bò yẹn ó ṣẹ́ lọ́sẹ̀ yìí. Ayé òní ni ọlọ́ra tọmọtọmọ. Ọwọ́ Olúwa gbé ayé rẹ lọ sí koríta ọ̀tún. Gba irin láti oṣù tuntun dé oṣù tuntun. Ó yẹ gba irin láti ọjọ́ dé ọjọ́. Ó ní mọ̀ọ̀ṣì. Ó ní fòṣìṣẹ́ ayọ̀. Olúwa yóò kọjú sí ọṣẹ lóore láàrin àwọn ọmọ ìyá rẹ. Olúwa yóò ṣe ológun tọmọtọmọ. Àṣàyẹ 45:16 níbi tó yẹ kó o ti náwó òní nẹ́ẹ̀tì ju tọmọtọmọ. Àní Àkọ́bí yẹ èyí tó ṣe lẹ́yìn tó yẹ kọjá síwájú. Ìṣe rere rẹ̀ dé tọmọtọmọ. Owó òní dọ̀tá rẹ o. Ọmọ rẹ òní wọlé látòrí àga àṣeyọrí. Wàá jayé dalẹ́ tọmọtọmọ. Lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ dìde sí ọ tọmọtọmọ o. Owo ba ti de oro ti to so wa lenu oro ni le baba ti ya re o. O ti je iwo si mo. Iru bi to bo mi je fo pa yo ka o. Ara ba ro ni wo lojuju. Gbogbo la la re laye wa duro je tomo tomo. Eni mi ma Israeli yo do labo tomo tomo o. Ila kakara lo se yo ma je so wo ma je soro. Aga ogo iran o ye gba pada o. Aje ogo iran o ya de fun wa somo re. Ori re gba tu je tomo tomo. O je gbese mo o. Owo re to asi ka Olorun ko ba gba wole e to re adani wa yo ba gba o afuni lo je ko ni di owo re mu o ore omo re ko ni bu ogo omo re je lose yi o elerin o yeye ko ni je lose tomo tomo o olowo epo ko ni so omo re si gbese ayo ni fire wa tomo re se mi ndi o ni dupe tipa tipa lose yi o wa ran ran tomo wole o wa ja ye dojo ale ojo ni ti owo lori omo re lose yi o ose yi owo gidi wole o ni pa mi se pere lose yi tomo tomo omo re oni dara lose yi o baba to po ni ore yo ran ti re tomo tomo ire ran di na ro ya gba lose yi a ki yo ko sile tomo tomo o yo ba gini lose ko ni jade lose yi o omo David yo ja lu re tomo tomo oni ja lai ni tomo tomo omo ori boju re je lose yi o ire ti re ma ja to pe lose yi o ori re ba tomo tomo o ya gba maje mo ase yori alafia tu tele o ya ja wodu yara se yori ipo kan bale yo je ti yin lose yi o baba labi ya ma ti ma ba gbe gbe pe o owo yen ma wole lose yi oluwa yo ti okan re lorun tomo tomo a bo mi ni aye re lose yi tomo tomo o wa ri eri so tomo tomo o ni ri diwa o ni ri dena o ni jagbese o ni ko lu omo eleyin lose yi o aran lomo yo ma da ko ni dara o lose yi omo re oni jiya imodi kaka ma pa mo won ta re lenu olowo laye mo ya iwo na ma lowo tomo tomo o awon omo re oni se ru aye omo re ma je to kati furere omo re ma ri se to nte ise o ose yi wa re ni de banki ose yi owo ma de wa se bi oba wa gbalu gbajo lori omo re oni rade omo re oni kiride lo lodi oni kawo lori soku lori omo lose yi o akoba da ba o ya gabara lose yi o oni jina tomo tomo oni ko sawa oni sawonu fonu re oni sanu o oni ko anko osi ajo ma ba omo yere lose yi alagidi ogo ya ko tibu jakata wa ri ba ti se wa rona pegba omo ma toju re dale o wa gbalu gbajo lose yi ade ise re lade omo alade wura yo toju re tomo tomo igba olobi ore re gba re re ba yi komo re o loni loni o ya ogun se ogun ari je o se ai lowo se owo re ti to je orun mo so o eyin ta fun ni quick notice ni le olorun yo pese o asiri ma bo wa ra le male olorun a tu se wa pari ile re lodun yi olorun tu ma se wa pari e losu yi o ya gba anu latoke wa iran lowo to joro gba bo ya gba lose yi o lojo ke yo ma ra yi oni mu opamo ara oni ni o tomo tomo o je mo esa baje lori re leni mama gbo eleyi oni fasa je won mo daddy loruko jesus eli fasa jo nje awon mo yin o oni fowo ra lafia tomo tomo afi se esa jade ninu leyi o aran se esa jade ninu agbo ara re alafia oluwa joba ninu se re o jesus oluwa wa e ti ni agbe pinde le agbara
7: mi sha so fun olorun jo pe olorun baba labi awon we need prepared gbogbo adura kan le pe bayi we need prepared so mo dupe lowo olorun lara awon to ti gbe london mi wa ni awon wa america presently oni ki ma wori mi mo pe imi deadline yen o ti se
8: 100,000 hallelujah
7: so mo tun wa pe kan na lara awon mo ti mo ti assist ladugo yen na wa in london
8: okay
7: oni e ma wori mi omi e ma wori to so yen emi o mo pe o send owo mo ti e check pa to dijo keta mo kan tori 100
8: imi hallelujah
7: so mo ede bi program yen ton se tan mo se lo bi eni to se program yen se pe mi pada ni yen pe wa iwa wa gbowo mo to bi te ko fun mi 5000 mo fun mi 25 ni so ba se wa si la ni friday la ro friday omo ti mo so pe send 100 o send 10000 ni ki manager so daddy wan so pe ta lo gbagbo pe ohun le ri alas ah ba fo soke loke ni mo wa bo ni emi ni mo gbodo ri mo ti ri laaro mo gbodo ni ta le ina ba so wa ta fun adele sha omo yen to ti ju 20
9: imi again
0: hallelujah
10: hallelujah ni to ba rowo na phone yen soke no yara yen owo to lero oba to mo bo se npi o ma wole were
9: amije
7: ipe baba labi amo confirm ni
9: hallelujah
7: o po
9: Opo.
10: Eyi wo le be ma ri ore to po.
9: Emi e o.
6: Mama gbogbo omo lo mo go wa ni kekere. Sugba ba se ndagba ni kan yi pada. A ba da ogun amu wa ye awon mu wa pada. Abiye madura ola ni kola. Emi Oluwa ni ko mu foto omo re ni pe to wa ni kekere wa. Mama gba mi dada tun ni da yo ni agbara kankan lori awon omo re o. Iwa ni ko ma fiadura omo sere. Agbo mefan ni ola ri ko ti wa ni kola. Àwọn ẹ̀rí tó pọ̀ lọ́wọ́ mi ni ò tí rí tí ẹ̀ ń bẹ́ o. Wọ́n dẹ̀ kọ ẹ̀bì àdúrà rẹ sínú akáṣífù wá. Gbogbo ọkùnrin ni mo dé àdúrà fún ẹ ní ọ̀la. Bọ́ọ̀lù ẹ̀rí kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Wà á ríre gbà. Torí pé ní jẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa fi ọ̀rẹ́ ránṣẹ́. Bájẹ́ bí ránṣẹ́ lórí àkọ́bílẹ̀, àbí ránṣẹ́ lórí àwọn ọmọ yòókù. Àádẹ́ bí ránṣẹ́ lórí àwọn dáàdì mọ́mì. Gbogbo ọgbà tó bá ti ń fi ọ̀rẹ́ yìí ránṣẹ́ ní kó máa ní lọ́kàn wípé ó fi ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Tó bá ti fi ránṣẹ́ máa sọ wípé mo fi sílẹ̀ kù ọ̀sẹ̀ tuntun yìí. Òun náà la pè ní ọ̀rẹ́ ẹni iwájú. Màmá jẹ́ fi gbàgbọ́ bọ́ sọ eléyìí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa dára o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
11: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
6: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
2: Kànkà wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kànkà agbẹ́mágbẹ́.
12: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM. Your

A jẹ́ pé ká mọ̀ kíra wa wípé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé láàárọ̀ tòní, ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ẹ bá ń ṣe tanná-tanná síbẹ̀ torí máa dúdú díẹ̀, ẹ bá ń tanná sí lójú, abẹ́ gẹ́ẹ̀tì bá wọn. Ó ti yẹ yín bá wọn, gẹ́ẹ̀tì, grab your copy now. Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ọmọ Nàìjíríà, ọdẹ odò bí ara ò lé bí. Happy New Month, àsọ̀rí àti ríra tẹ́lẹ̀. Happy New Month, ṣá. Happy New Week. Ẹ̀yin tíṣà, what's up, Alpha? What's up, G? Irọ́ o, àwọn tíṣà wa, my bad. Ẹ káàárọ̀ jàre ẹ̀yin tíṣà wa, ẹ̀yin olùkọ́. Iṣẹ́ ni tíṣà ń ṣe. Yọ̀dọ̀ ọmọ rẹ̀ kọ́ ni. Adọ́mọ rẹ̀ kọ́ ni ẹni bá ń bínú ti ṣá adọ́mọ ṣe tíṣà níwọ ni àbí kí ló ṣẹlẹ̀ ọ̀nà kásí. Adọ́mọ rẹ̀ kọ́ ni adọ́mọ rẹ̀ kọ́ ni adọ́mọ rẹ̀ kọ́.

0: bẹẹni kò sí rán bẹ àti pé ṣe bí wọn ṣe ń sanwó fún wọn ní ibẹ yẹn ni ó ṣe rí lápọ̀dọ̀ wa bébí ṣe ẹ ti understand
1: àgbọyé
0: ọpọlọpọ wọn iṣẹ tí wọn ń ṣe níbẹ yẹn iṣẹ tó jẹ pé kódà kọfẹra full tank sínú mọtò wọn
1: ó rọ wọn lọrùn
0: ó máa rọrùn torí pé ìjọba gan ìlànà tó ń fi sílẹ̀ gan pé kìnnì kìí ṣe bíbí tó jẹ́ pé ó tí ìṣiṣẹ́ gan wọ́n ti sanwó fún ẹ lásìkò náà.
1: ó tí ìrówó oṣù ọ̀hún
0: gbà ó tí ìrówó ọ̀hún òkè ṣe bẹ́ẹ̀ àwọn kan láti ẹ̀ ṣe níbi ọ̀sẹ̀ mélòó kan àmọ̀ bẹ́ẹ̀ àwọn ti padà dá wọn ọ̀rọ̀ àwọn ní dókítà kan láti ọlọ́sẹ̀ kọjá tí ìwé ìròyìn gbé. So ṣọ́n tẹ̀ tí ìdá wọn ẹyin náà wúru ẹni tí ẹ̀ tún san àwọn àjẹmọ́nù nǹkan kan fún
1: fún
0: kí irú ẹni yẹn tún wá máa mú wá tún lọ máa fi máa ra
1: ọ̀hún epo fẹ̀ owó rẹ̀ ò tó nǹkan.
0: Ìjọba ń ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ la àwọn aládàáni
1: kọ̀ọ̀kan náà àwọn aládàáni náà ṣe
0: tí wọ́n tó jẹ́ pé kẹ́ ẹ ṣiṣẹ́ gan wọn ní tètè sanwó fún yín irú ẹni yẹn lẹni kó wá máa ra àtúrò epo lọ́wọ̀n lọ́wọ̀n sínú mọ́tò.
1: ẹ jẹ́ máa ṣe lálàáfẹ́ bọ̀.
0: So ẹ mọ̀ tá a bá fẹ́ máa máa kàn pí àwọn nǹkan pẹ́pẹ́ ẹ jẹ́ ká máa lo làákàyè lọ́pọ̀lọpọ̀ ìgbà.
1: Hello.
2: Olómiye.
1: Sir.
2: Olómiye.
1: Yes sir. Honourable Bọ́láràn. Ẹ kú ojúmọ́ sir.
2: Nàìjíríà ti rògbò. Nàìjíríà ti rògbò ọ̀dọ̀. Wọ́n máa ní páńpẹ́. Ó ti mú ẹbí bọ̀.
1: Ẹ mọ̀ jò. Ẹ mọ̀ jò.
2: Olóyè.
1: Sir.
2: Mo lọ sí Ọ̀yọ́ lánàá. Mi ì lọ Mo bá ṣe mistake mo bá gbọ̀nà
1: tẹ̀lé. Ẹgbà ẹ ókè ọ̀nà ọ̀nà ọ̀fẹ́ bí báwo.
2: Mo I drove against traffic mo fi dọ́yọ̀ ni.
1: Ok o express lẹ gbà.
2: Wọ́n máa ro òdú mi ṣe ẹ̀ mọ́ mi ìrírí express yẹn náà ni yẹ.
1: Ẹ̀bá ti gba akínyẹ
2: ló wọlé. Ọ̀nà akínyẹ náà
1: mo gba. Ọ̀nà akínyẹ mo gba. Old road ni ẹ̀.
2: Ẹ̀ mi ṣe yẹ ó báyìí dẹ́kẹ̀ tọ́ máa jiyàn gbé ọwọ́ kan bí ìgbà pé wọ́n mú àṣà mẹ́jì ẹ̀ tọ́ máa jiyàn gbé lọ́nà yẹn.
1: ó critical.
2: ṣé fọ́ọ̀tù abẹ́ sọ ni àbí fọ́ọ̀tù jẹ́ kó máa gbójú ju mọ́tò. tó pọ̀ ní mi báyìí tó bá yá àwọn kan ní pé àǹtí ìjọba yìí ni wá fáṣọ ti tọ ọrọ. wọn náà àǹtí ìjọba ni wá àtẹ̀sán rí kankan rí kí nìkan ṣé èèyàn máa rò tó èèyàn ní sọ ni.
1: kò ṣe má sọ.
2: kò yé mi nípa insecurity. Nígbà tí ní December 2025 sí Benin tí ó ṣẹ̀ sí ìjọba wa ṣe lọ sí Benin olómiyè. Ẹ sọ̀rọ̀ ni.
1: Wà mò ń gbádùn yín fa.
2: Òfíìsì Adáyọ̀.
0: Yes sir.
2: Mo ní 2025 December fẹ́. Ni wọ́n fẹ́ gbàjọba ní Benin kí ìjọba ti wá ṣe.
1: Wọ́n lọ dó làwọn
0: náà. Ṣé tọ́ máa yín kọ́ àwọn ọmọ ológun lọ́bẹ̀?
2: Plane mẹ́ta jet mẹ́ta. Troops. Wọ́n fi four eight coupe special ẹ̀ bẹ́ẹ̀.
0: Irú àwọn yẹn lọ máa ní ìwọ̀n nǹkan tó yẹ kán ṣe Nàìjíríà.
2: Bọ̀ lórílẹ̀-èdè ti wá.
0: Wọ́n mọ nǹkan tó yẹ
2: kán ṣe. Story of our story ni. Àbáṣà sọ̀rọ̀. Ó ní tí security bá ti above 24 hours. Gómìnà sọ̀rọ̀. Gómìnà àwọn ìjọba mọ.
1: Àwọn ẹni yìí.
2: Olórílẹ̀-èdè náà wá tó sọ̀rọ̀ pé àwọn kan fẹ́ lórí security láti gbàjọba mi lọ. Tálà wọn ẹ má yẹ kán máa fún wa mọ ẹ má yẹ kán máa.
0: ó tẹ ti pọ
2: jù ẹ sọrọ nípa epo náà ṣé ẹ ní nǹkan tẹ̀mí sọ gangan ni pé iye tán tẹ epo fún wa lọ́wọ́ báyìí highway robbery ni.
1: highway
2: robbery price náà tẹ epo lọ́wọ́ fún wa báyìí ṣùgbọ́n àwọn náà là ń kọ́ ṣe àmójúká máa sọ ṣe rí èyí tí ìjọba ọdún tẹ̀ ni pé action ìjọba ọdún tẹ̀ ọ̀nà fi lé ìjọba kúrò ọ̀nà fi lé jonathan kúrò action ọ̀nà fi lé ìjọba tí ìbàdà kúrò.
1: action ọ̀nà fi lé ìjọba tí
0: ó ṣe wà nìyẹn.
1: 0916893 1000.
0: Taba ṣe tán.
1: Taba ṣe tán. Ẹ kú ojú mọ́mọ́.
3: Ẹ kú ètò bàbá.
1: Yes.
3: Ọlọ́run a máa bá wa fi.
1: Àmì.
3: Mo kí bàbá mi tó ń bẹ́ẹ̀ ní
0: abàbá. Ẹ ṣeun ma. Ẹ ṣeun ma.
3: Ọ̀rọ̀ Nàìjíríà òkùnkù ni o ṣe.
1: Àmì.
3: Ẹ kú ètò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtí ọ̀pẹ Bòlú sọ, èmi gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láwọn ìlú òkèrè yẹn bí làárín. Ó kàn mí kó máa máléjì iṣẹ́ kọ́ńpìlẹ̀ kan lọ́nà olúyẹ̀lú yẹn. Owó tí ń san. Bí ọ̀bà tó lọ níjọ́ kan wọ́n yọ
1: kúrò yìí. Wọ́n yọ
0: kò sí lọ́wọ́.
3: Bọ́ba ìyẹ̀wò mọ́tò kọ́bẹ gbogbo ohun tí ń fún ìgbọ̀yà lókun lójú ti sí sínú bí ọmọ pẹ̀lú láìpẹ́ lélẹ́. Sínú bí ọmọ pẹ̀lú ó ṣá máa máléjì ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin. Ó ní tẹ́lá ìpìlẹ̀ ní tẹ́lá tí wọn ò ṣe ti ìjọba gẹ́gẹ́ dáadáa ni wọ́n wà rí sàmọ́ kọ́ńpìlì yìí tí wọ́n lu àwọn ọmọ nílò àwọn graduate ẹlẹ́ẹ̀jọmọ fún supervisor àárí ìrírí wípé supervisor lẹ́jọmọ fún. wọ́n làwọn ṣàánú wa ni o àtiwọ́n kan sọ̀rọ̀ o.
1: ẹ ṣeun orúkọ yín mà 0916893 1000 0915 333 4893 tabi 0911 3 many 893 agent tomo 0916 893 1000 0915 333 4893 tabi 0911 3 many 893 eku ojumo sir
3: koni ka je kun yeyin baba te wa nbe yen
1: ami ate yin na sir
3: ati baba wa to kun ati baba wa to yan na emi yin ogun
1: ami
3: ade yulu segun lo ko temi mo se la kaye bon le yo
1: e sha sir
3: teri o ti go to yen e ka bon la bi kilo kilo run je
1: o pe bolo
3: teri awon ti an dari wa lori lede yi imi o le dari community o le si alaga community ko je ti e ba gbe ko alaga community ti o le ko ti dari e ṣùgbọ́n wọ́n kàn bára ọ̀ kò yẹn ẹ̀tún tọ́ ìyẹn pé ó ti kájọ́ ti sọ̀rọ̀ yẹn o báwo yẹn kó lè ti ta yẹn tó tó sọ̀rọ̀
0: lẹ́sẹ̀ná ojú òpin yẹn ò tọ́
3: àwọn ará ṣéèṣì yẹn yẹ ká sí èsì aka ọmọrú ẹja máa dìbò àwọn yẹn ò yẹ nípò rárá ọwọ́ kàn bára wọn kò yẹn ni kí n tó jẹ́ kọ́ mọ́ sọ ìtọ́kùtọ́ tí ń sọ nìyẹn tó bá jẹ́ pé ó tà ní ó ní fámìlì inú àwọn yẹn fámìlì wọn mi wá sí òpó ọ tí wọn ò tẹ̀lé rí sí ó tí ó yẹ kó yẹ kó lè fi ọpọlọ sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí gómìnà ti darí ìlú kò yẹ kó sọrú nǹkan yẹn rárá ó túmọ̀ sí pé wọ́n kà ń sọ ní ẹrí ni ipò yẹn wọ́n kà fara wọ́n bẹ̀ ni wọn ò ìṣe fún ṣiṣẹ́ fún ipò yẹn wọn ò wọ́ sí ẹ̀ kí tó jẹ́ ká máa sọ nǹkan sọ nìyẹn ẹ rí i pé mo ṣe sọ ìní inú wọn ò lè darí agbo lẹ̀ ká tó wá sọ pé lù ú tí o ti di gómìnà ọmọ sọ yẹn pé tí wọ́n ń jẹ ká máa dunú wípé pé àwa ń yọ̀ ní àwa lè kó wọn àgbàdo bí 3100 kan ṣé ń tí amẹ́ríkà ṣe fáwọn ọmọ ẹ̀ ni wọ́n ní nàìjíríà ṣe fáwọn èèyàn tiẹ̀ tí àwọn èèyàn bá jílá amẹ́ríkà wọ́n ní god bless america àwọn èèyàn àwa náà ń sọ pé god bless nàìjíríà ń bí torí nàìjíríà ní tiwọn àwọn yẹn kọ́ làwa ń pẹ́ ọlọ́wọ́ bless kì í ṣàwọn rárá nàìjíríà tí àwọn pẹ́ ọlọ́wọ́ bless wa nàìjíríà rẹ̀ kì í ṣe irú àwọn yẹn wọ́n kàn wá ń kò yẹn ni just for nothing ẹ tí irú ẹ àti gómìnà máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde ni ọ̀dà rárá ó kù bí ẹ káàtó.
1: Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. Hello.
4: Hello.
1: Yes, sir.
4: Ẹ káàrọ̀ sá, ẹ kú iṣẹ́.
1: Yes, sir. Ẹ sá.
4: Ẹ sá. Ẹ jọ contribution mi ò kọ sá.
1: Orúkọ yín àti Peter ti ń pè wá.
4: Àròdá ló ń pè láti Àpẹtẹ.
1: Láti Àpẹtẹ, à ń gbọ́ yín sá.
4: Ẹ yẹ sá. Ṣẹ́rí tí wọ́n bá ti ń gbá bọ̀ láwọn countries ní Europe, first state, mo máa ń check the population. Mo dẹ̀ rí pé large number of European countries, they are less than 10 million. Àwọn bíi Portugal bíi Czech Republic they are like 11 million in population. Most of countries ní Europe, Àpẹtẹ tí mo wá igán tóbi jù wọ́n lọ. Because mo rí country ní gan tí ò wọ 1 million in population. And they live together in peace. Economic model that GP wọ́n gbogbo fiti ló wà òkè. All our leaders in Nigeria they are lying. They should let everybody be where they want to be and let peace reign. Wọ́n á gbọ́ kán kidnap anybody ní ẹ̀sìn ìlú ẹ̀. Oníkàkú ló ń di religion ìmọ̀ ló ń di ẹ̀sìn. Tó bá ṣe Muslim ni wọ́n ṣe ń bí oníkàkú dì mú. Bá ṣe Christian ni wọ́n ṣe oníkàkú dì mú. Nigeria cannot progress if we are doing things like this. If President Tinubu promise us all this thing for over 20 years and is there, and he cannot do anything, tell me who is coming to do something. Nobody here trust anybody more. Ogo Ola Nigeria ìlú àwọn ọmọdé nígbà tí ìyá àti bàbá tí ò sí owó tí a rán ọmọ ní ṣùkú wọn jí wọn gbé. Mo ní sè sí gómìnà wa gómìnà Ṣèyí Mákindé wọn ní ìsukú ọ̀fẹ́ ni wọ́n lọ oúnjẹ gbogbo kan ọ̀fẹ́ lọ ní dọ́pẹ́ sí wọn of recent. Wọ́n ní it's time to give back. Ókè ta ló wá fẹ́ give back ní ọ̀la.
1: Nígbà tá a bá ń kidnap àwọn ọmọ wa.
4: Bẹ́ẹ̀ ni Tọ́málíkẹ́ ọmọ àtọ́ kó máa kó ànímọ́ tá a tọ́. But this generation of our fathers and sisters, wọ́n wá ń bẹ̀ ní sè. They have failed Nigeria. Kojú bẹ́ẹ̀ ẹ mọ bí tó bọ̀.
0: Ẹ ṣeun sá.
1: Wọ́n ní generation àwọn tí wọ́n ń darí nísìnyí, wọ́n ti já wa kulẹ̀.
5: Hello.
1: Yes, sir.
5: Hello, Kweto.
1: Ẹ ṣeun sá.
5: Hello. lọ́jà mọ́ rìn bá.
1: Àmì àtẹ̀yìn náà sá.
5: Ẹ rí ọ̀rọ̀ lè ṣe nǹkan mi sá.
1: Yes sir.
5: Wọ́n ti jẹ́ kó sú anybody.
1: Hello. À ń gbọ́ yín kétékété. À ń gbọ́ yín pẹ̀lú yín. Kò dẹ̀ gbọ́dọ̀ sú wa.
5: Wọ́n ti jẹ́ kó sú anybody. Níjọ́ ọ̀rọ̀ tẹ́nìkan sọ ń bẹ̀ yẹn, àyànlá ní ilẹ̀ pé action la ní. Kúnú gbogbo àwọn tó ń jáde nísìn àti bàbá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Lọ́jọ́ ẹ àtọ́ ìkú ti ń bíi ti ń jìhàn sọ́nà fẹ́ díẹ̀ nsìn ewu lè wo.
1: Ewu lè wo.
5: Ọlá Nàìjíríà gan léwu gan o.
1: O
5: léwu gan. Orí
1: ìsìn. Àlẹ́
5: o lè ẹ̀kọ́ ti jẹ́ kó sú anybody. If n do van bá tí omi ìsìn etí ọ̀yọ́ ọmọ wọ̀ ní wọ̀ àwọn èèyàn ṣe mistake lórí ìran. Fún òun ṣe ń bí mi ṣe orúkọ Jésù pẹ̀lú ṣọ́ọ̀ṣì báyìí. Ìlú náà ni ṣọ́ọ̀ṣì pọ̀ mọ́sáàsì pọ̀. Ẹ wá wo àwọn tí ń dáwà rí ìwọ́de ṣọ́ọ̀ṣì sí wọ́n fi ẹ dúró kúrò ní mọ́sáàsì wọ́n fi ẹ joyè.
1: Wọ́n fi wọn joyè.
5: Ẹ sọ́yìn ọmọ rí bẹ́ẹ̀ wọ́n ò sí ìdá dára. Ṣé tí àwọn Amẹ́ríkà ti fáwọn ọmọ tiwọn káwa ní bì àmì ojú ẹ̀rọ mo máa ń rò nígbà tó bá mọ jásí lumi.
1: Ẹ jásí lumi Nàìjíríà lẹwa.
5: Ẹ wo o ti sú anybody o ti sú anybody kí la fi ń jàǹfààní Nàìjíríà àárí kọ̀sọ́nà kò sómi kò sí ìjẹ́kẹ́ tààtì ní FBI. Action la nídìí tó tọ́ o àlá ẹ̀kọ́ náà gbà wá o.
1: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè é.
5: Afa
1: Latif láti Amúlòkun ẹ ṣeun gan ni sá. Wọ́n ní action là nílò. Ẹ lọ o.
6: Ẹ mà káàárọ̀ sá o.
1: Ojúmọ aláyọ̀ sá.
6: Ẹ tẹ̀lé sá.
1: Ẹ ṣeun orúkọ yín àti ibìtẹ̀ tí ń pè wá.
6: Ẹ wọ́n ń bẹ̀rẹ̀ sí Ẹlẹ́bú.
1: Láti Ẹlẹ́bú.
6: Ẹ ilé sànmi.
1: Yes sir. Ó tọ́jọ́ mẹ́ta.
6: Ṣé rí gbogbo eré tàǹbà kiri? Ṣé rí mú pé tẹ́sán yìí ní Ẹbí Sọ́ṣẹ̀ṣẹ̀ mo ti sọ̀rọ̀ ẹ̀ sùkèlé lọ́dún kan. Àwa alábẹ̀rẹ̀ tẹ́sán yìí. Mo láìkì tẹ́sán púpọ̀.
1: Ṣé
6: gbọ́dọ̀ mi?
1: Ìbọn
6: kan tí ò jẹ́ ẹgbẹ́ kò sí gbogbo ọgbọ́n akáwọ̀ sáyé sí mi kì í máa ń gbọ́. Wọ́n kan tí mo ti ṣíwọ́ sí kíkó lọ tí ní gbogbo ọmọ mi pé ó ti sú mi. Action la nídìí bí máa ṣe sọ. A nídìí ju ẹjẹ́ kan tó yìí. Ẹ̀ka náà gbà wá o. Àwọn ará ìlú kí ló ṣe wá? Ìlú ìlà wà láyé ọba Sọjọ́ nígbà tá a ṣáàjò odidi ọ̀sẹ̀ méjì mẹ́ta tá a jáde. Ìgbà tí wọ́n bàbá gidá fagilé ìbò odidi oṣù mẹ́ta a jáde ilé. Bàbá ṣàǹkọ́ òbí àwa dákẹ́ àbá bẹ̀rẹ̀ sí ìjọ léde yìí. À ń tọ́ra wa jẹni. Àwa gan ló kù sí lọ́wọ́ kò sí kankan lọ́wọ́ àwọn gan òṣèré àwa gan là ń ṣẹra wa o.
1: Àwa là ń ṣẹra wa
6: báyìí. Ẹnì kan sọ ọ̀rọ̀ wọ̀nyẹn ni wọ́n á ń tọ́ àtò lé lórí. Kí ló kan kí ló fa gbogbo. Ìgbésẹ̀ la nídìí àtòjọ́ mọ́.
1: Ẹ ṣeun sá. Wọ́n ní ìgbésẹ̀ ló kan o. Irú ìgbésẹ̀ wo wa la fẹ́ gbé? Ẹ̀lọ́ o. Yẹ́sà. Ojúmọ aláyọ̀ sá. Bàbá Ìnà Bọ́lá rìn wá.
7: Ọmọ
1: Àwàrẹ o, ẹ kújọ méjì mẹ́ta.
0: Yes sir.
7: Ọmọ yé mi. Ẹ̀gbẹ́ tó o.
0: Yes sir.
7: Àkúnṣẹ́lì.
1: Ẹ ṣeun sá.
7: Ẹ bàbá wa tán fún ìlọ láìpẹ́ yìí, a má jẹ́ kó sọ àwọn. Ó ṣe ń rẹ ara ayé náà bẹ́ẹ̀ ni ìràrọ̀.
1: Gbégún bá ń lé ni ká máa rọ́jú.
7: Ẹ̀ẹ́dẹ́gún bá ń lé kó máa rọ́jú. Kẹ́rí gbogbo ohun tí àkóso ìjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá tó gbé kà wá lórí láwọn àkóso àbáàdì tó tako sí ìtẹ́sẹ̀rẹ́ láàrin àgbáyé ẹgbẹ́ àfaradà ó kù bẹ́ńtì báyìí.
1: Ó kù bẹ́ńtì báyìí. Àfaradà
7: kẹ́rí gbogbo ohun tí wọ́n ṣe àrokò náà pa fún wa wọ́n fi ojú ọ̀nà tó tọ́ wọ́n ní àhẹ́wà àwa ní ká ẹgbẹ́ tí yìí wa kó pé. Bí Ahmed Bola ti gbọ́ bá ṣàkóso ìjọba báyìí kù láti lè tìjókòó tá a fi lè tú èrò wa pa láti tún ló ń tún inú rò. Bí níbi bá wà ìkẹ́ máa ń da ju kan lọ o. Àbí òye wa bí.
1: Àgbọ́yè.
7: Óò ẹ dàpọ̀ ìjọ kìlọ̀ lọ́hùn. A ti wá rí a ti rí báyìí o. Ẹ jẹ́ ká gbà pé a ti lọ kọ́lẹ́ẹ̀jì. Inú tẹ̀yìn àti wá fẹ́ jáde báyìí.
1: A ti fẹ́ gradúwẹ̀tì.
7: Wà ní ìjà láti agbada tá a gbé kaná. Ẹ má jẹ́ kó gbiná máa lọ́wọ́. Ìpín ìbò bá pẹ́ fún apá tùfàyà ẹ má jẹ́ kó tọwọ́ wa tẹ́lẹ̀. Láwa tá a fẹ́ dìbò. Àwa tá a fẹ́ dìbò. Ẹ má jẹ́ kó gbiná máa lọ́wọ́. Kàgbada tá a gbé kaná.
1: Ẹ má jò gbiná.
7: Ó kárí o, ó kúṣẹ́ o. Kọ́ máa tún ṣe.
1: Ọkùnrin mẹ́ta.
7: Ibi tọ́pọ̀lọpọ̀. Àti gẹ̀gà nu lè di ọ̀ràn. Ẹja. Ẹja lára 5,000-7,000.
1: Màláwá di ọ̀gá.
7: Bọ́lá Ahmed Tinubu wa sọ fún wa wípé òun kó fáwọn gómìnà ká lọ bí gómìnà léèrè sọ̀rọ̀ nìyẹn.
1: Ṣé bá ṣe jọ sọ́ọ̀rì?
7: Ṣé ìjọba àpapọ̀ 20-22% tí ó dín ni ó bá kó fún gómìnà lóṣù kìíní. Ó fojú sùn pé yóò ṣe dáadáa pẹ̀lú àwọn ará ìpínlẹ̀ tí ò ṣe dáadáa oṣù kíjọ oṣù kẹta. Bá máa ń pọ̀ ní kó dàbọ̀ lè tẹ̀sẹ̀ ọ̀nà ẹnu. Ẹ lọ sí ṣe ọlọ́run jẹ́ ká ṣàìsàn. Owó ogun máa wọ́n ọ̀bọ lómi.
1: Owó ogun wọ́n.
7: Ẹni kan ló máa burú ni. Nínú ètò ìṣúná tó ṣe lọ́dún tó kọjá yìí wọ́n ṣètò ìṣúná sọ́ra èyí tí bílíọ̀nù náírà fún ètò ìṣúná ẹ̀dì bọ́lá lérè pẹ̀lú ní inú kó kalẹ̀ tó tó bọ́ọ̀lù lérè pẹ̀lú tó kọ kalẹ̀ àti 6 mílíọ̀nù náírà lérè.
1: Fẹ́tọ̀ ìlera.
7: Àti 6 mílíọ̀nù fún ètò ìlera nínú sọ́ra èyí tí bílíọ̀nù ó ṣòro ayọ̀ dáta 6 mílíọ̀nù ilé tó ṣẹ́kù bàbí bọ́lá lérè.
1: Ẹ ṣeun sir. Ẹ gbàgbọ́ pé kan àbí méjì sí kàtó wọn sẹ́rí padà rẹ̀lẹ̀. Hello.
8: Hello.
1: Yes sir.
8: Ẹ kaarọ̀.
1: Ojúmọ̀ aláyọ̀.
8: Ọmọ bàbá olómi yé.
1: Mr. Olumide.
8: Ẹ mà kaarọ̀.
1: Ojú tó ní yín gbòó.
8: Ẹ mà kú sọ ẹ.
1: Àwọn èrè o.
8: Nàìjíríà ni o. Nàìjíríà jẹ́ ká sọ̀rọ̀.
1: Ẹ sọ̀rọ̀ o.
8: Mo kí àwọn dábì tó wà bẹ̀rẹ̀.
1: Ẹ ṣeun sir.
8: Mo gbọ́rọ̀ wọn lárọ̀ yìí lónìí mo kàn inú mi kàn dùn bí tí mo wà ní. Ẹ wo ọpọlọ yóò ní jọba mi.
1: Ami.
8: God will increase your wisdom and your strength.
1: Amen.
8: Sá ẹ ti sọ̀rọ̀ but èmi kan lómi kan fẹ́ sọ ni pé ìjọba ta wà ní from the beginning láti mọ̀ pé scam ni wọ́n. Wọ́n scam ma ni. Wọ́n lè sọ gbogbo ọmọ orí sẹ́yìn. So àwọn ọmọ nílẹ̀ ní ká pàpọ̀ mọ̀kúta fẹ́ ṣe ní best election 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti dájú fún ọ̀sọ̀ fún ọ̀sọ̀ tán. Ṣẹ́rí kí máa sọ̀rọ̀ jù gọ́ọ̀mẹ̀ntì àbáṣà tó rọ pé àbáṣà tó ń ṣe kíní gọ́ọ̀mẹ̀ntì àbáṣà sì dájú gọ́ọ̀mẹ̀ntì lọ tá 100 gọ́ọ̀mẹ̀ntì àbáṣà ó sì dájú gọ́ọ̀mẹ̀ntì ẹ kú iṣẹ́.
1: Lérò tí yín nìyẹn o àlè ìgbàlẹ̀ ń wò bí nǹkan ṣe ń lọ àbúdọ̀ máa wò ká máa tó tẹ̀lé. Mr. Abiola ràn máa máa retí yín lọ́la.
9: Sọ́dáyọ̀.
0: Yes sir.
9: Ṣé ẹ rí ìjọba yín ṣe nǹkan kan? Kò fẹ́ fight corruption. Nǹkan tó ṣe ń pé if you fight corruption, corruption will do what?
1: I'll fight back.
9: Nǹkan tó kò dé ìgbà tí ó dé fẹ́ fight corruption, orí aráàlú ni gbogbo kí yẹn ń bà ní. Buhari yóò dẹ̀ tó sọ̀rọ̀ kan, ó ní if Nigeria doesn't see corruption, corruption will do what? So, kí ni ṣe rí ṣé ìjọba ti ní ìjọba tó weak? A lot of snow machine. Ẹyẹ wo àwọn Mexico wọ́n wá ń dá iléeṣẹ́ kò ló sì ní Nàìjíríà. Sọ́mu wọn lóríṣiríṣi, ọmọkàn bìkan. Ìjọba tó wíkì ni. Nígbà tá a yé ń jáyé sí Nàìjíríà jẹ́ ìjọba ẹgbẹ́ pẹ́ nìkan wá dá níṣẹ́ kò ló sì lẹ́rìí. Ìjọba tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà fẹ́. Ẹgbẹ́ ẹgbẹ́ pẹ́ nìkan ta kídìní ẹ̀rí àbẹ́ nìkan ta ẹ́ẹ̀gì pẹ́ tí mọ́ rí. Tó o ti sọ̀kọ́ bá ti ń bàjẹ́ jù ó gbogbo àǹfààní máa ń kìí di wèrè ni. Ìjọba yóò bẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ pàṣẹ báyìí kó máa lọ pàṣẹ báyìí kó máa rí ẹ̀rù ó wá ń tẹ̀ kéèmù gbogbo kí ni àwọn afọlùyà aláàlú.
1: Ẹ ṣeun sir. Mo fẹ́ ní kí n bí Mr. Abiola ràn yá pàdé lọ́la tẹ́lẹ̀ ni. Ẹ já lọlé Adéwùmí Adékaz. Mo rí àtẹ̀jíṣẹ́ yín ẹ ṣeun púpọ̀ Adéọlá Adésanya. Àwọn náà kí wa good morning, happy new week, all the staff at Wells Radio, well done from Ọlọ́run Ṣogo Mọ̀lété Ìbàdàn. God bless me and God bless Nigeria. God bless Wells Radio and God bless Nigeria. God bless my country and God bless Nigeria. Country wo àwọn tọ̀dọ̀ tí yín. Ó ní yóò ṣe ọlọ́bẹ̀ ṣe èyí tí bá fẹ́ jẹ ẹ̀kọ́ àìbínú. Wọ́n ní pé kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan mọ́, a ní láti take action. Kí wa ni action yẹn? asoro npa action to ba dollar kini action to kan ti Nigeria fe se Mr. Olusoya kini movement yin lola versus yin lola Mr. Bolaran my jacket na eja wa soro npa actions kini action ta soro npa ita fe gbe ni bi se aba ni ba gbogbo awon to pele nba ni mo ko bi won bo nu studio lola but at this point eja be se mo ka ma pick hat eni kokan ka ma mo le oko kejeje Mr. Bella e shin wekwa to tunu lataro amori yin ba Mr. Olusoya ya
0: o ja o pe mi o se bi sa Mr. Bella ro pe tan
1: Olorun Bella ro na pe tan mama re ti won lola official invitation ni
0: oh da
1: mo di pe yin ni so ola ni ka pade la go mewa lori eto gbagede oro lagba lowo eledumare yo da yo dubo bo kan si e se Mr. Olusoya
0: e se won lopolo
1: ki ma re ti yin lola
0: Olorun agba fun wa
1: Olorun fun yin se eh ire kaka lo so lodo kawawa aritaje se asiro na bigba lagba lowo eledumare adedamo ola oloyede mo ba polo mi lo ko temi je mo fi yin so wo Olorun ibamu okere idamu kere po koni ya le yin o digba
10: Lati ikoni West Radio 89.3 FM ikoni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi untelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

Ẹ̀kan sàn àsìkò ọwọ́ ìṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú wa fún yín lọ́sàn tòní láti ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lòníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà.

Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàlàyé pé àtún gbé kalẹ̀ iléeṣẹ́ ọmọlógún tuntun tí ń ṣe òníyàn mú kí ètò ààbò kó láǹfààní àti rẹ́sẹ̀ wálẹ̀ tí ó sì gbójú agan ti ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí. Àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ṣetán láti jẹ́bọ̀ tóun ti ìlanilóye fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ètò ìgbaradì ìṣètò ìdìbò bó ti ṣe kó ọgọ́rùn-ún ọjọ́. Àwọn ikọ̀ ọlọ́tẹ̀ kan nílẹ̀ Ethiopia oní apẹ wọn ni wọ́n láǹfààní àti kú báyìí nínú àwọn agbègbè kan eléyìí tó jẹ́ olúlu apá ibìkan nílẹ̀ Tigray. Ilẹ̀ Amẹ́ríkà ni a ti yọ gbogbo àwọn tó jẹ́ olùyìn àdó lóró kúrò ní agbègbè kan tí wọ́n pè Nara Fiabor. Nínú ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Pọtugí wọn ni a ti ṣe àtìlẹyìn fún agbábọ́ọ̀lù Ronaldo láti tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ọ̀hún. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti ṣàlàyé pé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà pé wọ́n ṣàmúlò àwọn àtúnṣe ilé tí ń ṣe àti ìgbékalẹ̀ wọn nílẹ̀ Zamfara, Kebbi, Ọ̀yọ́ àti Ọ̀ṣun. Ilé tí wọ́n fi ṣe ètò ìmúro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti ìgbélárugẹ tó ní ṣe pẹ̀lú àti fèsì sí ìdókòkò láwọn agbègbè tí wọ́n pe àwọn èèyàn pọ̀ sí. Ààrẹ ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan, eléyìí tí wọ́n fi sójú pa ayélujára rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday, ìgbà tó ń sọ̀rọ̀ wípé àwọn àtúnṣe yìí òun yóò mú kí àwọn tó jẹ́ ọmọ ológun kí wọ́n wà láwọn agbègbè tó ń bẹ ní àyíká àti agbègbè, eléyìí tí yóò mú kí ètò ìdúnkòokò sí àwọn èèyàn kó láǹfààní àti di àfihẹ́yìn tí ogun fi sọ. Lórílẹ̀-èdè yìí, Ààrẹ Tinubu ló tún kéde pé ìjọba àpapọ̀ òun ló ń gbé ìgbésẹ̀ kan mọ́ kíá láti ṣe ìgbékalẹ̀ àti kíkọ́ àwọn ibùdó àwọn ọmọ ológun káàkiri agbègbè bíi ìlú Àbújá, Èkìtì, Ebonyi, Kogi àti àwọn agbègbè míì, nígbà tí kíkọ́ àwọn agbègbè yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun òní apiyan ti parí rẹ̀. Ó ṣàlàyé pé iṣẹ́ àkànṣe náà ló wà lára àwọn ìgbésẹ̀ láti mú kí ìgbáyégbádùn àti ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ọmọ ológun àtàwọn mọ̀lẹ́bí wọn kó dùn gbé kó sì dùn wò fún kálukú wọn. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC lọ́la ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọn yóò ṣe ètò ìpàdé tó ní ṣe pẹ̀lú àwọn ìkànnì tọrọ ká àti ìpàgọ́ àwọn oníròyìn láti sàmì àyájọ́ ọgọ́rùn-ún ọjọ́ sí gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 pẹ̀lú àjọ náà tí wọ́n ń ṣe ìgbéradè àti pèsè àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìròyìn tó tọ́ àti bí ṣe ń gbáradì sí fún ètò ìdìbò náà. Àjọ náà ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí ó dọ́wọ́ àwọn oníròyìn lánàá wípé ètò yìí ó ní pé yóò dá lórí àwọn agbọn tó ṣe kókó ṣe pàtàkì lórí àkọọ́lẹ̀ àwọn olùdìbò, àwọn olùdíje dìpò àti àwọn nǹkan míì tí wọ́n máa lò láti lè mú kí ètò ìdìbò náà kó lè lọ ní ìrọwọ́rọsẹ̀. Ìpàdé ọ̀hún tí a pé yóò wáyé ní gbọ̀ngàn àgbà Etí Bọ́lá Ahmed Tinubu ti ń bẹ nílùú Àbújá. Ó ní pé ẹni tí ṣe alága àjọ náà ọ̀jọ̀gbọ́n Ju Àjàmú Pìtàn òun ni yóò sì máa láǹfààní àti máa léwájú ètò ọ̀hún pẹ̀lú àwọn ìkànnì gbogbo tọ̀rọ̀ kan lágbọn ètò ìṣèlú. Àjọ INEC ṣàlàyé pé ìjíròrò náà òun ló wà láti pèsè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ àti àwọn ìkànnì tọ̀rọ̀ kan nínú ètò ìdìbò ọ̀hún pẹ̀lú àti mọ ibi tí nǹkan dé dúró àti bí tán gbára dìde fún ètò ìdìbò gbogbo ọdún 2027. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti sàmì àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ tọdún 2026 lè tún wáyé lónìí nípa ṣíṣe àgbélárugẹ àti ìmẹ́nuba àwọn ipa pàtàkì àwọn olùkọ́ láti mú ìgbáyégbádùn bá àwọn olùkọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tí a pe wọn ni wọ́n sì ń ṣe ìgbésẹ̀ láti lè mú kí àwọn olùkọ́ tó nǹkan láwọn ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ káàkiri ìpínlẹ̀ yìí. Nínú àtẹ̀jáde ìtàn síta látọ̀yìn tí ṣe kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ọmọọba Dọ̀tun Oyèládé, ìjọba ṣàlàyé pé ẹgbẹ̀rún lọ́nà mọ́kànléní ogún tó jẹ́ àwọn olùkọ́ àti àwọn tí kì í ṣe olùkọ́ òun ni pé wọ́n ti gbà láti ìkọdún 2019. Àkọọ́lẹ̀ ṣe àfihàn wípé wọ́n gba àwọn olùkọ́ sílé ẹ̀kọ́ girama bí 5,000 pẹ̀lú bí wọ́n ṣe yí àwọn míì di àwọn tí ò ní máa kọ́ ẹ̀kọ́ tàbí máa wọ yàrá ìkẹ́kọ̀ọ́ láti kọ́ ọmọ nínú àwọn ètò wọ̀nyí. Èyí hàn tí àjọ TESCOM ṣe àgbékalẹ̀ rẹ̀ nínú ètò ìṣàkóso ọlọ́dún kan ilé ìtàn ṣe gẹ́gẹ́ bí wọ́n tún ṣe àgbékalẹ̀ gbígba àwọn olùkọ́ bí 7,000 lọ sí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ìtàn pé àkọọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n sì láǹfààní àti máa ṣe ètò yìí òní ètò jẹ́ láàrin ọdún 2025 tí a fi sílẹ̀ ìyọ̀n lọ́dún tó kọjá. Kọmíṣánná náà ló wá gbóríyìn fún ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NUT fún ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè mú ètò ẹ̀kọ́ tẹ̀síwájú àti ìkópa rẹ̀ nípa ètò tí wọ́n fi ń ṣe ètò ìkọ́ni àti ìrónilágbára fáwọn tó jẹ́ olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ìjọba àti àwọn àjọ gbogbo tọ̀rọ̀ kan. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, àwọn ikọ̀ ọlọ́tẹ̀ kan eléyìí tí wọ́n jẹ́ tí ń bẹ ní apá àríwá ilẹ̀ Ethiopia yàn ní Tigray òun ni a ṣàlàyé pé wọ́n ni a ti jọwọ́lẹ̀ báyìí ní apá olúlo ilẹ̀ ọ̀hún ti ṣe Mekele, eléyìí tí wọ́n pe wọ́n ń ja ìjà alágbára kan pẹ̀lú àwọn ọmọ ológun láti máa tẹ̀wọ̀wájú nínú àwọn ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n fi hàn ṣe. Àwọn ikọ̀ ti Tigray People's Liberation Front eléyìí tí wọ́n pe wọ́n ni wọ́n ti ń ṣe ìṣàkóso agbègbè náà ni a ṣàlàyé pé èròǹgbà yìí ló wá láti kúrò lágbègbè ọ̀hún tí wọ́n sì ṣe látàrí ewu tó ṣeéṣe kó mọ̀ ká àwọn aráàlú eléyìí tí à ń lọ́wọ́ nínú iṣẹ́ láàbì.
ale tun wo sele awon olugbe meji kan ni abibe meke o lo salaye fa won niroyin wi pe awon iko tun se ti ijoba oni pe won tin se isakoso abibe na pelu bi awon iko ti pe won fesun kan ti won se tin sa sala lasiko ti awaye igbese yi oni o se ara oto ninu oni pon yan ni tin bele ati ikaminu tun de ba won eyan kokan pelu bi awon to je oluwoye nkan se nsafa kan salaye ati awon ti pe won ni won wo bi nkan ti se nlo lasiko ti awaye eleyi to mu ni se pelu idami alaafia ru lawon bebe ohun ati bi awon eyan se nsa sala lo si awon bebe mi tin be ni ayika ile na orilede America ni pe won ni ti pe gbogbo awon tojo oloyin adolu re eleyi ti pe won ni o be ni abibi Ralph Effort iyen ni abibi Gloucester eleyi to ni se pelu awon oro iwadi kan to ni se pelu igbesumo mi ati awon idaluru ti pe won ni won se lati ma gboju agan ti awon igbesumo mi won pe iko Pentagon salaye pe awon eyan yi ti o gbagbo eleyi ti pe won ri se pelu awon ti won wa oko ju ofurufu ti B1 won ni pe won ti pada sile bayi ti o si ti wa ni awon ibudan awon ologun nile America won pe ipada ku ni be yi on lo tele isele kan ile to waye lojo keta din ni ogbon osu kesan nibi ti awon agbofinro tin se iwade lori awon afurasi meta ototo papa julo awon oko kan ile ti nlo ni awon agbegbe na mefa ninu awon eyan yi ni afowo ofin gbe pelu ifurasi oro igbesumo mi ile ti pe won pada wa tun won sile lẹ́yìn tí wọ́n pe wọ́n gba oníduró wọn wọ́n ní pẹ̀lú bí wọ́n ti ṣe ńlá àǹfààní àti sọ̀rọ̀ àwọn tọrọ ṣojú wọn ni pé wọ́n ní wọ́n ti sẹ́ lórí àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ àti èròǹgbà ilẹ̀ America lórí ọ̀rọ̀ náà.

Flavio Bolsonaro, eléyìí tó jẹ́ ti ikọ̀ ti right wing, òun ni ọpẹ́ wọn ni ọtí láǹfààní àti jáwé olúborí báyìí níbi iṣẹ́ àkọ́kọ́ ètò ìdìbò sí ipò ààrẹ nílẹ̀ Brazil. Eléyìí tí ọpẹ́ wọn ni ó sì fi ẹ̀yìn tí ṣe akẹgbẹ́ rẹ̀ yan left wing ààrẹ Lula da Silva janlẹ̀ pẹ̀lú, ṣùgbọ́n tí ọpẹ́ wọn ni àwọn kankan sì wà, eléyìí tí ọpẹ́ wọn ni kò tí ì fojú hàn níbi tí ọ̀rọ̀ náà yóò padà wò sí lásìkò yìí. Wọ́n pe tó bá di ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tí a wà yìí, wọn ni wọn yóò ṣe àwọn àtúndìbò láwọn agbègbè kọ̀ọ̀kan láti mọ ohun tí ó láǹfààní àti jáwé olúborí láàrin àwọn olùdíje méjèèjì. Flavio Bolsonaro, èyí ló jẹ́ ọmọ fún ẹni tó ti gbà kan rí jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí Jair Bolsonaro, ẹni tí a pé ó ti wà ní ọgbà ẹ̀wọ̀n fún bí ọdún bíi 37 látàrí pé ó ń lọ́wọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀gbàjọba lẹ́yìn tí a pé ó pàdánù ètò ìdìbò lọ́dún 2022. Ètò ìdìbò tó wáyé lọ́jọ́ Àìkú Sunday ni a pé ó súnmọ́ ara wọn ní pẹ̀kípẹ̀kí bí ààrẹ Lula bí ó ṣe láǹfààní láti máa léwájú tẹ́lẹ̀ lásìkò tí a pé wọ́n ṣe ètò ìpolongo pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àkọọ́lẹ̀ àwọn ìbò tí wọ́n láǹfààní àti kà báyìí. Bolsonaro ló ti láǹfààní àti ní ìbò tí ìdá rẹ̀ ń lọ bí ìdá 57.3% ó lé mẹ́ta pẹ̀lú Lula tóun ní ìdá 5.5% ó lé ètò 24% nínú ètò ìdìbò. Eléyìí ti ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ báyìí. Nínú ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Pọtugí, òní apẹ́yàn ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ fún àtìlẹyìn wọn sí ẹni tí í ṣe Cristiano Ronaldo láti ti ọwọ́ iwájú láti mọ ìgbá bọ́ọ̀lù fún ikọ̀ àgbà òjò orílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú bí ààrẹ Pedro Porencia bó ṣe ń ṣe àkàwé agbábọ́ọ̀lù ọ̀hún gẹ́gẹ́ bí ìkan gbòógùn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Portuguese. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé lójú òpó ayélujára ti Porencia, wọ́n pe Ronaldo òní ó jẹ́ ipa pàtàkì nínú ikọ̀ àgbà òjò orílẹ̀-èdè ọ̀hún, ran ni tó sì láǹfààní láti mọ ti ọwọ́ iwájú nígbà tí ara ẹ̀ bá sì mokun tó sì ráàyè láti kópa fún orílẹ̀-èdè ọ̀hún. Bákan náà ló sọ̀rọ̀ gbé èròǹgbà àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdúró Ronaldo nínú ikọ̀ náà nígbà tó ń ṣe àtẹnumọ́ rẹ̀ wípé yíyan òní á pé ó ní ṣe pẹ̀lú àti máa ṣe bọ̀ rẹ̀ láti àtẹ̀yìnwá. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lọ, ẹ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣàlàyé pé àwọn ìgbékalẹ̀ iléeṣẹ́ ọmọlógun tuntun eléyìí tí wọ́n ṣe sí ilẹ̀ Zamfara, Kẹ́bí, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun òní á pé yóò láǹfààní àti mú kí ètò ààbò kó rọ́ṣẹ̀ wálẹ̀ tí ó sì ti mú kí ìyàtọ̀ kó dé bá àwọn ìdúnkòkò tó ń wáyé láwọn agbègbè káàkiri orílẹ̀-èdè yìí. Bákan náà, àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC lọ́la òde yìí ti ṣọjọ́ ìṣẹ́gun ni wọ́n ṣe ìpàdé alágbára pẹ̀lú ìpàgọ́ àwọn oníròyìn láti ṣàmì bó ti ku 100 ọjọ́ sí ètò ìdìbò gbogbogbò ọdún 2027, bí àjọ náà sì ń retí láti ṣe ètò ìpèsè àwọn ìgbáradì wọn sílẹ̀ fáwọn èèyàn láti mọ ibi tí nǹkan dé dúró. Bákan náà la mọ fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti ṣàmì àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ tọdún 2026 pẹ̀lú àrà ọ̀tọ̀ nípa ṣíṣe ètò ìgbélárugẹ ìgbáyégbádùn àwọn olùkọ́ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àti mú àdínkù dé bá àìlè rí àwọn èèyàn tó tó àti olùkọ́ tó péye láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ikọ̀ ọlọ́tẹ̀ nílẹ̀ Ethiopia pàápàá jùlọ lápá àríwá ti Tigray, wọ́n ní pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kúrò láwọn agbègbè wọn lásìkò yìí pàápàá jùlọ ní olúlu ilẹ̀ náà Yan Mikel, eléyìí tí wọ́n ní àwọn ọmọlógún bẹ̀ wọ́n ní ti ń lọ ṣe ètò ìṣàkóso lágbègbè náà. Nílẹ̀ Amẹ́ríkà ni pé wọ́n ti kọ gbogbo àwọn ti yọ gbogbo àwọn tó jẹ́ àwọn olùyìn àdó olóró wọn kúrò ní agbègbè kan tí wọ́n ti ń ṣe àwọn ètò látàrí ìgbésẹ̀ ìwádìí kan tí wọ́n ṣe lórí àti bójú agan ti ìgbésùnmọ̀mí. Nínú ìròyìn eré ìdárayá láti mọ́ àfọyín wípé àjọ tó dí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Pọ̀tugé oní ti ṣe àfìdímúlẹ̀ àtìlẹyìn wọn fún Cristiano Ronaldo láti tẹ ọwọ́ iwájú nínú ìkópa rẹ̀ fún ikọ̀ àgbà òjò ilẹ̀ Portugal nígbà tí ààrẹ Pedro Porencia ṣàkàwé ìkan náà gẹ́gẹ́ bí ìkan gbòógùn tí ò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Portugal. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn yìí ló wá látọwọ́ Kúnlé Olówó. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ẹ sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.walesradio893.com.
LAPA tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóró ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtúba ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómúròyìn náà wá sí ti gbọ̀yìn ẹ̀ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, ẹ máa yáṣẹ́ o.

láyé ọrún ló wà olódùmọ̀rẹ̀ nìkan ló lè sọ wọ́n lẹ́sàn dáadáa wọn ẹ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń san láyé náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Inside Oyo náà lètò tẹ́ ń láǹfààní àti máa gbọ́ lọ́wọ́ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ètò yìí nìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM takalẹ̀ sópòpónà aláàfin Avenue Oluyole Estate nílẹ̀ Ìbàdàn.

bẹ́ ti mọ̀ pé lórí ètò ìyá abala méjì ni máa ń pin sí abala lákọ̀ọ́kọ́ ńlá fi ṣojú òpó sílẹ̀ fẹ́yìn ara lé a fi gbà pé lórí báwo lójú ọ̀nà yín ṣe rí kí ni tẹ́ ń lálà sí ǹjẹ́ ọ̀nà tí yín fún yín ní wàhálà tẹ́ fẹ́ ké sí ìjọba tẹ́ fẹ́ kàn sí ìjọba lórí ẹ̀. Ojú ọ̀nà ti wọ ọ̀mọ̀ dá ni o òjò ló mọ̀ tún ti rọ̀ yìí bójú o ti ṣe rọ̀ àgbàrá ó ti kún gbogbo olẹ̀ ó ti fa gbogbo ojú pópó ya o kò tò gìrì wo ti wà lọ́nà o òpó ọ̀nà kan ti wó ń bè kan o kán tètè wá bá wa ṣe o kí ni tí ẹ̀yìn ń dojú kọ kí ni tẹ́ ń lálà sí kí ni tẹ́ ẹ fẹ́ ké sí ìjọba pé kán bá yín ṣe àwọn ẹlòmíà pé iná ti ti wa iná ojú pópó dá o àwọn ẹlòmíà pé wò ẹ bá wa ké sí ìjọba lágbègbè bí báyìí báyìí àwọn ọlọ́kadà dí ọ̀nà àwọn ọlọ́kọ̀ dí ọ̀nà wọn ò dá kọjá àwọn ẹlòmíà pé wò ó àwọn àjàgbéjò ọkọ ó ti bojú ọ̀nà jẹ́ àwọn ọlọ́kadà tó ní mọ́tò pẹ́pẹ́pẹ́ àráyè kọjá mọ́ kí ni tí ẹ̀yìn ń rí tó dàbí wàhálà tẹ́ ń dojú kọ tẹ́ sì fẹ́ kí ìjọba ó gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Lórí ètò inside ọ̀yọ́ náà lẹ́ẹ̀tì láǹfààní àti pè wọlé láti kàn sí wa láti sọ bó ba ti jẹ́ ǹtẹ́ ẹ bá fẹ́ káwo ṣìkìnì ká sì gbé ìgbésẹ̀ ká ké sí ìjọba lórí ẹ̀ pé ó yá o ẹ bá wa ṣe bó ti yẹ ṣe. Bóyá ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀tò inside ọ̀yọ́ òun náà lẹ́yìn gbọ́ lọ́wọ́ yìí nìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ wells radio 89.3 fm ẹ̀mọ́ gbàgbé ẹ láǹfààní láti lọ gbójú oge wò wá láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa wells radio 89.3 fm fanpage láàkan sí wells radio 89.3 fm fanpage níbẹ̀ ńlẹ́ ti máa wò wá bá a ti ń ṣe kètèkété inú ilé agbára lórí ètò inside ọ̀yọ́ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ lẹ́ ti fa àtẹ̀jíṣẹ́ àríwísí yín sọwọ́ bóyá lójú ọ̀nà tiyín tó ní wàhálà àbí ṣòro lòun ò ní jẹ́ rí wàhálà ojú ọ̀nà òun lè mọ̀dà kó ti dàbí ipò ti ń dá wàhálà lẹ̀ láàrin ọlọ́kọ̀ àbí láàrin àwọn ọlọ́kadà àbí láàrin àwọn tó nílé tó ń gbé àdúgbò ibẹ̀ àbí láàrin àwọn ayálégbé gan pàápàá ipe bó o lè yín ó ti wá mọ ayálégbé tẹ̀yìn ó sì máa sanwó ilé lọ́dọọdún tó wá jẹ́ pé ojú ọ̀nà ò ní ṣe é gbà tẹ̀yìn wá wò pé èyí ti ṣe àrà ojúṣe ìjọba náà ni kí àwọn aráàlú kí wọ́n jẹ̀gbádùn ohun amáyédẹrùn kan máa jẹ̀gbádùn rẹ̀ falalafalala tẹ wá fẹ́ ké sí àwọn tọ́rọ̀ kàn pé a ó mọ ibi tó kù tá a fẹ́ gbé ìgbésẹ̀ gbà o a mọ bí ó kọ́ a fẹ́ darí ẹ̀gbà lórí ètò ilẹ̀ ẹgbẹ́ wa o nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ńlẹ́ darí ẹ̀gbà náà la fi ṣàgbékalẹ̀ ètò yìí inside ọ̀yọ́ ó ti gbìnàyá ó ti gbòde kan kò ń lé apá ọ̀tún kò wí fún tó ń lé apá òsì ó yá òkè ní ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ tí yín ẹjẹ́ ṣojú òpó ilẹ̀ ní pàápàá 0916-893-1000 àti 0915-33-34-893 tó fi mọ́ 0911-33-33-893

Lọ́sàn yìí ó lálejò kan tá à ń retí lórí ètò yìí tí wọ́n wà bá wa pẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Tí wọ́n bá tètè dé, wọ́n ó darapọ̀ mọ́ wa lórí ètò lásìjọ yànnàná ọ̀rọ̀. Ṣùgbọ́n kó tó wá dé wípé wọ́n ó darapọ̀ mọ́ wa nù kùlú àhín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pá bala kejì ètò yìí la fi mọ́ láǹfààní àti ṣàlàyé àwọn ìròyìn tí bá ń lọ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá a sì gbé sí gbòòrò ayé fẹ̀yìn ọmọ Nàìjíríà kejì yóò mọ̀ bá dé sí kan tí ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà ti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá. Torí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti àti ọ̀hánhà ń la mú gbọ́ lórí ètò yìí. Bẹ́ẹ̀ òun náà láti mọ̀ gbá àwọn tó bá ń ṣẹlẹ̀ àti tó bá ń lọ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yà ó abala kejì ètò yìí kí n máa fi àwọn ìròyìn ohun tó yín létí lẹ́yìn ọ̀sọ̀ka.

ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ti ohun tó ń tàn ká tó jẹ́ wípé ó lágbára lórí ọ̀rọ̀ ètò ààbò òun náà ló dálé lórí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọ̀sẹ̀ tá a lò lọ́tàn yìí lórí rẹ̀ òun náà níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ti fi ròyìn léde lórí ìgbésẹ̀ tán ti ń gbé àti iṣẹ́ ilé tán ti ń ṣe papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Imo tó ń tàwọn àjọ aláàbò tọ́rọ̀ kan tó ṣe kókó láti bá rí pé wọ́n dóòlà àwọn tó fẹ́ sìn rúùlú tí ó jẹ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí wọ́n jí wọn gbé lọ́nà nípínlẹ̀ Imo nínú àtẹ̀jáde tán wá fi léde látọ̀dọ̀ ẹni tó jẹ́ alákòóso fọ́nrọ̀ ìròyìn àti àlàyé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí ṣe Dọ̀tun Ìyéládé tí wọ́n fi àtẹ̀jáde ọ̀hún léde nílùú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ ó ní ìjọba ti ṣàlàyé ọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ tán ti ń gbé àti àwọn ìkànsí tán ti ń ṣe láàrin àwọn ìjọba sí ìjọba láti bá rí pé àwọn ikọ̀ aláàbò ṣiṣẹ́ wọn bó ti yẹ wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lórí ọ̀rọ̀ àwọn àgùnbánirò àwọn tó fẹ́ lọ sìn rúùlú torí bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ sìn rúùlú wọn ò tí ì lè pè lágùnbánirò ó ní àwọn wọn ò kọ́kọ́ lọ bí ibùdó ìpàgọ́ ìlanilọ́yẹ̀ ọ̀hún níbẹ̀ wọn ó ti fún wọn láwọn ètò kọ́ ni àtàwọn ètò kan kan tó wá pé ní báyìí o ẹ ti dára wa gangan ṣùgbọ́n kó tó wá dé wípé wọ́n ṣàwọn ètò ọ̀hún fún wọn wọn ò lè tí ì pè wọ́n lágùnbánirò àwọn tó fẹ́ sìn rúùlú ò ní wọ́n sì pè wọ́n báhùn àwọn tó wá fẹ́ sìn rúùlú ọ̀hún ni ìṣẹ̀lẹ̀ láàbí yìí ṣẹlẹ̀ sí tí mo sì gbàdúrà pé lágbára ọlọ́run wọn ó gbà wọ́n padà wálé láyọ̀ àtàláfíà láyọ̀ báyìí ni wọn ó bọ́ta nínú ìgbèkùn àwọn àtìláwí yìí wọ́n gbé wọn ní àwọn agbébọn ni wọ́n pé wọ́n gbé wọn lọ́nà Imo ìpínlẹ̀ Imo tí wọ́n pé wọ́n sì kó wọn wọn kó wọn wọnú gbó ìròyìn ọ̀hún tún wá ní ṣe pẹ̀lú pé àwọn àtìláwí tó kó wọn ọ̀hún wọ́n ti bọ́ta wọ́n sì ti kàn sáwọn èèyàn wọn pé lórí ọmọ kọ̀ọ̀kan o lórí àwọn èèyàn yín kọ̀ọ̀kan táwọn kó yìí o mílíọ̀nù márùn-ún náírà lẹ́ni kọ̀ọ̀kan yóò máa san lórí ọmọ kọ̀ọ̀kan táwọn òbí tọ̀rọ̀ kàn tó sì ti ń kégbàjarè káàkiri tí kálukú ti ń pariwo pé níbo làwọn ó ti rí àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n kàwé wọ́n jáde tán wọ́n tún wá pé káwọn lọ sìnlú bàbá wọn káwọn lọ sílẹ̀ bàbá wọn ó sì á dẹ̀ tán wá kó sínú páńpẹ́ láàbí yìí ṣùgbọ́n o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ láì tẹ̀tì láì dúró kódà pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Imo ni pé èyí ti ṣe ìwé eléyìí òjò mọ ṣẹlẹ̀ lágbègbè wa ìwé eléyìí òjò tún ṣẹlẹ̀ mọ́ ìjọba ti ń ṣiṣẹ́ wọ́n ti fi ròyìn ọ̀hún léde páwọn ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ aláàbò tọ́rọ̀ kan tí àwọn ó sì rí dájú pé àwọn dóòlà àwọn ènìyàn ọ̀hún láyọ̀ àti lálàáfíà.

Lára ìròyìn eléyìí tó tún jáde lórí tó ń ṣẹlẹ̀ àti bí nǹkan ti lọ nípínlẹ̀ Ọ̀yọ́, òun náà nílẹ̀yìí tó ní ṣe pẹ̀lú àyájọ́ àwọn olùkọ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì kéde òní ọjọ́ ajé pé káwọn èèyàn fi sinmi, àwọn olùkọ́ ẹ fi sinmi, ẹ̀yàn ọmọlé ẹ̀kọ́ ẹjọ́ kò ó lé ẹ máa jẹ ìpaládùn falala falala láti fi ṣàyájọ́ àwọn olùkọ́ lágbàáyé tí wọ́n sì fọ̀rọ̀ ọ̀hún léde látọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Musbau Babatunde láti kéde wípé ìjọba tó wà lóde yìí ìṣàkóso tó wà ń ta yìí wọ́n farajìn sí ìgbé àlàáfíà ọwọ́ àti ìgbéga ìdàgbàsókè tó rọ̀ mọ́ iṣẹ́ akọ́ṣẹmọṣẹ́ àwọn olùkọ́ hàn pé ẹ wò ó ẹ fà àkókò yìí ẹ fi sinmi ẹ fi ṣàyájọ́ yín nírọ̀rùn àti láyọ̀. Ẹ wá rí lórí ọ̀rọ̀ ọ̀hún ìyún tí mo mú yìí ìròyìn eléyìí náà farapẹ́ jẹ́ ìjàmọ́ papọ̀ bá nǹkan tó tẹ̀ wájú kó mọ̀dà àbèbàdé pé wọ́n rìn jìnnà kí n tó wá tẹ̀sẹ̀ máa fà á padà ẹ̀yìn ẹ̀yìn lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ ayẹyẹ àwọn olùkọ́ lágbàáyé òun náà ni ìròyìn eléyìí níbi tí ẹni tó jẹ́ olùdíje lupo gómìnà nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́ ọ̀wọ̀ APC nu ẹni tí ṣe Sharafadeen Ali ó wá bóde síta bọ̀m̀bọ̀ ó fi ọ̀rọ̀ lé.

wọlé àtàwọn àjẹmọ́nùmí àjẹmọ́nùmí tó sọ pé ẹwọ́ bóun bá ilé wọlé dupò gómìnà yìí tó ń mọ̀ ṣẹnu yìí tí ṣàkóso wọn ò rí póun ṣe láti jẹ́ kí ìgbé ayé àwọn olùkọ́ rọrùn kó dùn kó jẹ́ pé gbọ́ngbọ́n ọ̀tọ̀ kan sí bó ti fìlédenu o.

ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí Inside Oyo lórí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Òun náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ wa kìtìkìtì báyìí. Ẹ kọjá lọ sójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa kẹ́ ẹ lọ máa wò wá bá a ti ń ṣe nínú ilé agbára ní àhẹ́n ó yá ẹjẹ́ máa mú lọ láwọn ìròyìn ọ̀hún bó ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí mò ń gbé sí yín létí lọ́kọ̀ọ̀kan èdè ìdìbàhàn lára ohun tó tún ṣẹlẹ̀ náà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni bí obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ yìí ìyún aya gómìnà obìnrin àkọ́kọ́ ti ìpínlẹ̀ yìí aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nù bó ti pe àwọn obìnrin àtàwọn èèkàn èèkàn nú àwọn obìnrin tó sì ń rọ àwọn èèyàn pé ẹ lọ gba káàdì ìdìbò alálòpẹ́ yín o ẹ gba káàdì ìdìbò alálòpẹ́ yín kẹ́ ẹ sì kópa nínú ètò ìdìbò ti gbogbogbò tọdún 2027 ta ló sọ̀rọ̀ ta lóbìnrin àkọ́kọ́ ọ̀hún obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe ìyáàfin tamunomi nínú Mákindé ló ti rọ àwọn obìnrin jákèjádò ìpínlẹ̀ yìí pé ẹ kálukú yín ẹ dìde túyáyẹ túyàyá ta ẹ rí i pé ẹ gba káàdì ìdìbò alálòpá ẹyín káàdì ìdìbò alálòpẹ́ ó ṣe kókó ṣe pàtàkì yan PVC nu ẹ gbà á kíkó wa yín ní káàdì lọ́wọ́ láti lè fìbò yín sọ̀rọ̀ kíbò yín náà lè tún jẹ́ ohun yín tẹ́ ẹ lè máa fi sọ̀rọ̀ ẹ gba káàdì ìdìbò alálòpẹ́ ẹyín kẹ́ ẹ sì rí dájú wípé ẹ kópa nínú ètò ìdìbò bó bá di lọ́dún 2027. Arábìnrin ọ̀run tó jẹ́ ìyáàfin Mákindé òun ló ṣe ìpè náà tó sì ń pe imi tó ti gbàlejò àwọn obìnrin tó jẹ́ èèkàn èèkàn láwùjọ tó ṣèpàdé pẹ̀lú wọn ní iléeṣẹ́ obìnrin àkọ́kọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn níbẹ̀ ló ti wá ń ro àwọn obìnrin tó ń rọ̀ wọ́n pé ìdájú pẹ̀ ń sọ fáwọn èèyàn ẹ máa kégbàjá rẹ̀ ẹ máa fọn rere rẹ̀ ẹ máa sọ káàkiri ẹ máa wí fún kó wá àwọn èèyàn pé ẹ gba káàdì ìdìbò alálòpẹ́ yín ẹ dìbò ẹ fìbò yín sọ̀rọ̀ ẹ dìbò bẹ́ẹ̀ ló wá ń rọ̀ wọ́n pé ẹ tún ṣàtìlẹ́yìn fọkọ̀ òun náà o ẹ ṣàtìlẹ́yìn fọkọ̀ òun náà o bẹ́ẹ̀ ló ń sọ fún ẹ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ńbẹ ni bó ti pe gbogbo àwọn aráàlú pé ẹ dákun ẹ gba káàdì ìdìbò alálòpẹ́ yín kẹ́ ẹ sì kópa nínú ètò ìdìbò kẹ́ ẹ sì ṣàtìlẹ́yìn fún ọkọ òun ìyẹn ohun tí í ṣe gómìnà tí wọ́n fẹ́ díje dupò ààrẹ nu ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ nínú ètò ìdìbò ọdún 2027 bí ròyìn ọ̀hún bó ti gbé nu.

àwọn ìròyìn ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun náà ni bí ilé ẹ̀kọ́ ilé tí wọ́n ti ń kọ́ni nímọ̀ ṣègùn òyìnbó tí wọ́n wà lórí ìyanṣẹ́lódì bí ẹni tó jẹ́ olùdíje àti igun rẹ̀ igun olùdíje tí wọ́n fẹ́ tí wọ́n ṣèpolongo fún olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ló fẹ́ dàbí pé ròyìn wọn pọ̀ tó jẹ jáde nínú ìròyìn inú ọ̀sẹ̀ eléyìí tí alùlọ àtọ̀sẹ̀ tá a mú yìí wọ́n sì fi ròyìn léde lórí ìbọn ti ṣe sọ̀rọ̀ nípa ìyanṣẹ́lódì tí àwọn ilé ẹ̀kọ́ kan nímọ̀ ṣègùn òyìnbó yìí ti láòtẹ̀ kìyàn ti ládòkè Akíntọ́lá tó wà nílùú Ògbómọ̀ṣọ́ bí wọ́n ti ṣe dàṣẹ́lẹ̀ tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì táwọn ń sọ̀rọ̀ wọn pé eléyìí ló jẹ́ àpẹẹrẹ pé ètò ìlera yìí wọ́n kùnà lágbọn ètò ìlera wọ́n kùnà láti jíṣẹ́ ètò ìtọ́jú ìlera tó jẹ́ pé ó mú yéye ó dáńtọ́ fáwọn aráàlú tí wọ́n sì ń fọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde eléyìí tó wáyé látọ̀dọ̀ ẹni tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìgbéròyìn síta ikọ̀ náà Bisi Oladele ni ọjọ́ Àìkú yìí ọ̀nà wọn fi ìròyìn ọ̀hún léde tí wọ́n ṣàpèjúwe pé àwọn tó jẹ́ ilé ẹ̀kọ́ ìkọ́nímọ̀ ṣègùn òyìnbó Lautech Ògbómọ̀ṣọ́ wọn ni wọ́n mà ti gùn léyànṣẹ́lódì tán ti dàṣẹ́lẹ̀ fún bí 30 ọjọ́ ìyún odidi 30 ọjọ́ tán bí oṣù kanrùn oṣù kan náà nù 30 ọjọ́ àwọn oṣù míì àmọ́ ìjọ 30 ọjọ́ oṣù míì àti ẹ̀mọ́ jẹ́ ọjọ́ mọ́kàndínlógún ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àwọn míì àmọ́ lélọ́kan ọjọ́ ọkànlélọ́gbọ̀n bẹ́ẹ̀ báwọn ni eléyìí ọjọ́ 30 ọjọ́ leléyìí wọ́n ní 30 ọjọ́ náà bí oṣù kan ni wọ́n ní táwọn tó jẹ́ pé ilé ẹ̀kọ́ tán ti ń kọ́ ní mọ̀ ṣègùn òyìnbó tán sì ń tọ́jú àwọn èèyàn táwọn adàṣẹ́lẹ̀ báwọn tẹ́ẹ̀sì rí nǹkan ṣe sí wọ́n ní eléyìí ṣàfihàn pé ìjọba ó kùnà láti ṣe tó tọ́ àti tó yẹ lórí ìgbáyégbádùn àti ètò ìlera lágbọn táwọn tó ń ṣètò ìtọ́jú ìlera fáwọn aráàlú tó fi wá dójú ẹ̀ tó fi dé wípé ó ṣèdíwọ́ fáwọn tí ń ṣiṣẹ́ ìtọ́jú ìlera tí wọ́n fi wò pé kò sí ṣe kò sáìṣe o káwọn gùn lé ìyanṣẹ́lódì látàrí pé wọn ò sàwọn àjẹ́lẹ̀ wọn kan àwọn owó ọ̀yà wọn kan owó ètò kọ́ni kan àtàwọn owó oṣù tán jẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn bó ti fìdéde wọ́n wá ń pé ìjọba kùnà o wọ́n kùnà púpọ̀ wọ́n ní báwọn bá débẹ̀ ń tà wọ́n àwọn ò ní ṣe báwọn o àwọn ò tiẹ̀ ní jẹ́ kírú ẹ̀ wáyé pàápàá kódà kò ní ṣẹlẹ̀ débi pé yóò tiẹ̀ wáyé tí ó fi wá dé pé wọ́n gùn léyànṣẹ́lódì.

ẹni tá à ń retí lórí ètò ìyàn àlejò wa fún tòní wọn fi àtẹjíṣẹ ṣọwọ ní ìsìn pé ká báwọn bí àwọn èèyàn kan mọ bínú báwọn ò ní láǹfààní àti wá mọ fún ìṣẹlẹ pàjáwìrì kan eléyìí tó nílò kí àwọn sáré kàn sí káwọn sáré yọjú síbẹ ẹmọ bínú ẹyin ara lé.

ìpínlẹ̀ Ọ̀yọ́ inside Ọ̀yọ́ náà la ṣì wà tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa lórí ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ó ti sọ̀rọ̀ níbi tó ti ń rọ àwọn tó jẹ́ ajínigbé yìí tí wọ́n gbé àwọn tó fẹ́ lọ sìn rúùlú tí wọ́n ń lọ bí ibùdó pàgọ́ lanilọ́yẹ̀ fún ìsìn rúùlú jẹ́jẹ́ ǹjẹ̀jẹ́ wọn táwọn ajínigbé sì kó wọn wọnú gbolò ní olùdíje dupò gómìnà yìí ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ tí sì ń sèpẹ̀ sí wọn pé dákun ẹ̀yin tẹ́ ẹ bá wà ń di ìṣẹ̀lẹ̀ ẹ dákun ẹ ro ti ẹ̀mí ọmọ nìyàn ẹ dákun ẹ tú wọn lẹ̀ ó sì ń gbàdúrà pé láyọ̀ àtàlàáfíà ó ní àwọn tó fẹ́ lọ sìn rúùlú ọ̀hún tí wọ́n wà nínú ìgbèkùn ni wọ́n padà wálé o ó gbà ládùúrà wípé láyọ̀ ni wọ́n fojú ráwọn èèyàn wọn àwọn tó jẹ́ ogun níye tí wọ́n pe wọ́n kẹ́kọ̀ọ́ jáde tí wọ́n rìnrìn àjò láti ìbàdàn lọ sí ibùdó pàgọ́ lanilọ́yẹ̀ fún ìsìn rúùlú ni àwọn agbébọn gẹ́gẹ́ bí ròyìn ti fìlédè ní àhín ni wọ́n pa àwọn agbébọn ṣèkọlù sí ọkọ̀ méjì eléyìí ti ń kó wọn lọ lọ́nà òwèrè sí ònìṣà lójú òpópónà ní ìpínlẹ̀ Imo àlè ti wá ń ṣàfihàn bó ti bí ẹ̀mí rẹ̀ ti pòrúru bí gbogbo ẹ ti rí lọ́kàn rẹ̀ àti bó ti ṣe fọkàn sin olódùmarè tó sì ń gbàládùúrà tó jẹ́ pé ó tún dúró ti àwọn ẹbí àwọn tọ́rọ̀ kàn ọ́n tó pé irú pòwò wọn ó wà báyìí ó lágbára ó wá rọ̀ wọ́n pé kán ní sùúrù o kí wọ́n fọkàn balẹ̀ kán ní sùúrù kán jẹ́ káwọn àjọ aláàbò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti rí i pé wọ́n kó àwọn èèyàn wọn àwọn olólùfẹ́ wọn wọ́n kó wọn wálé láyọ̀ àtàlàáfíà n kò tún wá fi mọ́ bẹ̀ nìkan ó tún wá rọ àwọn àjọ aláàbò pé rí i dájú pé ẹ fi kún akitiyan àtòkunṣẹ́ yín o kẹ́ ẹ sì dóòlà àwọn èèyàn náà láyọ̀ àti ní àlàáfíà pàápàá jùlọ kẹ́ ẹ jẹ́ kẹ́tọ̀ ààbò kó le dandan láwọn ojú ọ̀nà tá ń gbà láti ìpínlẹ̀ wa sáwọn ìpínlẹ̀ míì kẹ́tọ̀ ààbò le dandan lọ́nà bẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀nà táwọn agùnbánirọ̀ àwọn tó fẹ́ sìn rúùlú àtàwọn tó ti jẹ́ pé wọ́n ti dàgùnbánirọ̀ tí wọ́n fẹ́ padà bí ti kó wa wọn ó ti máa sìn rúùlú àwọn ọ̀nà tí wọ́n mọ gbà kọjá láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì ẹ jẹ́ kí ètò ààbò bẹ̀ ẹjọ́ le dandan kírú ìṣẹ̀lẹ̀ báyìí kó mọ́ bá tún ṣẹlẹ̀ mọ́ bí sẹ́nitọ́ Sàràfà Adé Àlè bó ti ṣẹnu tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ajínigbé wípé ẹ dákun ẹ dọ̀ọ́ ẹ tú àwọn tó fẹ́ lọ sìn rúùlú yìí ẹ tú wọn lẹ̀ ẹ fojú àánú wò wọ́n tó ń rawọ́ ẹ̀bẹ̀ báhùn.

yìí ló ń pe ẹyẹ pé ẹyin lẹ ṣe ń tẹ̀ṣe ẹyẹ gboríyìn fún sí àkànṣe tẹ̀ṣe ẹyẹ gboríyìn fún sí àkànṣe tẹ̀ múṣe èé ti ṣe tó jẹ́ pé n tí ẹni ẹlẹ́ni ṣe lẹ́yìn ń gboríyìn fúnlẹ̀ ń gbòṣùbà fún ẹ̀dẹ́kun rẹ̀ ẹ̀jáwó ń bẹ̀ ẹ̀jáwó lápọ̀n tí òòyọ̀ ẹgbómi lákaná ẹyẹ sọ pé ẹ̀yìn lẹ ṣàwọn sí àkànṣe ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́ ojú ọ̀nà olóbìrípo ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ yìí owó rẹ̀ láìṣe ìta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ mákindé ó ní bíròyìn ti gbé mákindé ló kan ìjọba àpapọ̀ ń kò lórí pé ẹ mọ̀ sí bá mọ́ wọn ló náà kí ìjọba àpapọ̀ ń sẹ́yìn bẹ́ẹ̀ bá sì náà kìyàn lórí èèyàn sàn kó lámùjẹ̀ pé èyí ti ṣe ẹ mọ̀ wí bá mọ́ ẹ já mi bẹ̀ ẹ dẹ́kun ọ̀rọ̀ ọ̀hún pàtìfì ìtanù wọn ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ ṣe yìí mákindé ti ń fẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé ẹ̀wọ̀ ń gboríyìn ẹ̀ ń gbòṣùbà fún sí àkànṣe tíjọba tòun ṣe ẹ̀ ń dúró lórí pé iṣẹ́ àkànṣe ojú òpópónà olóbìrípo ẹ̀ ń dúró lórí pé ẹ̀yìn mọ̀ sí ó ní láyò kò rí bẹ́ẹ̀ ó ní gbogbo sí àkànṣe tó ní ṣe pẹ̀lú ojú ọ̀nà olóbìrípo sákúlá ròdù ó ní ìpínlẹ̀ ìjọba àpínlẹ̀ òun ló kówó lẹ̀ báyìí tó sì dálé lórí tí wọ́n sì fi ṣe bíròyìn ti gbénu tí wọ́n pe mákindé fọ̀rọ̀ ìlédè o nínú àtẹ̀jáde tí àwọn ikọ̀ polongo rẹ̀ fi léde lójú òpó x lọ́jọ́ ẹtì jimọ̀ lẹ́yìn tíjọba àpapọ̀ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tán sọ ilẹ̀ kún wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́yìn tí gómìnà mákindé tó sọ̀rọ̀ yìí tilẹ̀ kún wọ́n pé ẹ wò ó bó tilẹ̀ jẹ́ wípé ojú ọ̀nà òbìrípo yìí wọ́n ní ti ìbàdàn ó wà lára sí àkànṣe tó jẹ́ kíjọba àpapọ̀ ṣe wọ́n ní ṣùgbọ́n ìjọba àpínlẹ̀ ló léwájú rẹ̀ ló ṣàyẹ̀ gbangba tó sì ṣe gbogbo ẹ̀ mákindé fèsì ó pé ẹ wò ó ìjọba àpapọ̀ lọ́wọ́ nù sí àkànṣe ọ̀hún bó ti wò ó mọ́ o ó ní kí wọ́n dẹ́kun ọ̀rọ̀ tán sọ kí wọ́n já mi bẹ̀ kí wọ́n yé pé àwọn ni àfàwọn kò sẹ́lòmí àfàwọn o ó ní ìpínlẹ̀ ìjọba àpínlẹ̀ ìṣàkóso òun ìjọba òun ó ló ṣe ojú ọ̀nà olóbìrípo sákúlá ròdù o ó ní kì í ṣe ìjọba àpapọ̀ ó ní kí wọ́n já mi bẹ̀ kí wọ́n dẹ́kun yíyé pé àwọn ń làwọn ṣe iṣẹ́ àkànṣe táwọn ṣe nu ara sí àkànṣe tíjọba àwọn ṣe nu ó ní òrí bẹ́ẹ̀ ó ní ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ló kówó lẹ̀ ná kówó lè lórí ó ní lára sí àkànṣe tíjọba àpínlẹ̀ ọ̀yọ́ ṣe fúnra lára wọn ó ní ká bá ní a sì ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá kópa nù kan lè fún nídá kan àbí ìdá méjì ń bẹ̀ ó ní eléyìí ò rí bẹ́ẹ̀ ó ní tá a bá ní a mọ̀ gé nídá ó ní gbogbo ìdá ọgọ́rùn-ún tán ó ní ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ lónìí ó ní kò bá ìkankan pín kò bá ìjọba míì pín o ó ní ìjọba àpapọ̀ kò lọ́wọ́ ń bẹ̀ ìjọba àpínlẹ̀ ló ṣe kínní ọ̀hún ó ní ẹ já mi bẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀.

sáré jílẹ̀ ìmọ̀ pápá kí n tó mọ̀ ṣẹ́rí ilé lọ́sàn tó ní ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe ìgbàwọlé àtúnṣe àbá òfin tó ní ṣe pẹ̀lú ìlànà fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí. Àbá òfin ọ̀hún ni wọ́n gbàwọlé fún kíka ẹlẹ́ẹ̀kẹta lákòókò ìpàdé ilé ìtànṣe ní ọjọ́ Ṣẹ́gun. Eléyìí tó kọjá lọ yìí lẹ́yìn tí ilé tí wọ́n péjú tí wọ́n pèsè tí wọ́n àwọn ìgbìmọ̀ wọn náà wà mẹ́ẹ̀ tán sì jíròrò ṣèpàdé tó jẹ́ pé alūkkóró ilé ẹ̀yàn ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògùndòyìn náà wà lórí ìjókòó. Ìgbésẹ̀ ọ̀hún ló ti rí sí bọ́n ti ṣe ìgbàwọlé ìwé àbá òfin tó ní ṣe pẹ̀lú ìbuwọ́lù fún ọlọ́pàá ìpínlẹ̀ yìí tí wọ́n sì ń dúró de pé kí wọ́n pèsè àlàkalẹ̀ fún ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ní ẹ̀wò wọ́n ti gbàwọlé báyìí tí wọ́n sì ń dúró de kí wọ́n buwọ́lu àlàkalẹ̀ tí ó rọ̀ mọ́ ìdásílẹ̀ rẹ̀ àti gbogbo nǹkan ó ti lọ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀.

ìdúró de bí nǹkan ti wá lọ òun ni wọ́n ń retí báyìí torí tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àbá òfin ọlọ́pàá ìpínlẹ̀ yìí ilé asòfin àgbà wọn pé kí gbogbo ìpínlẹ̀ àwọn ilé asòfin ìpínlẹ̀ kíkó àwọn gbé yẹ̀wò náà ẹ̀wọ̀n wàá dìbò pé àwọn báyìí faramọ́ àwọn báyìí ò faramọ́ ò ní wọ́n fi wá mọ́ èyí tí wọn ó ṣe ń bẹ àwọn ilé asòfin ìpínlẹ wọn sì ti ń gbé yẹwò kálukú ti ń sọrọ pé àwa support àwa fọwọ sí lára rẹ náà ni tàwọn ti rivers ìpínlẹ rivers táwọn náà pé àwọn gbà wọlé o ti ìpínlẹ ọyọ náà àwọn náà gbà wọlé tí wọn kọ lu àwọn wá ń dúró de kí ilé asòfin àgbà kí wọn gbé gbogbo ẹ kí wọn ó tó pọ àwọn wo ló gbà wọlé kí wọn lè mọ bóyá ó yá o kíní ti fẹsẹ múlẹ ẹ tẹ ẹ wájú ẹ gún ọ ń sọ lórí rẹ ká fi múlẹ kò dì lóní tààràtà